ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù ní gbogbo ẹ̀yẹ tó dìde tó dìde tó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn bá mi kà pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni ó wí fún wọn pé èmi nìyí.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ. Ẹni tẹ́mi sinmi lé. Ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé. Ẹni tí àwọn akọrin tí ń kọrin ń sinmi lé. Ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ìsinmi lé. Òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ ojọ́ tá a ti ń bá bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ kàyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀ pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tọ́ bá ṣe pé mi lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? njoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni tesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su bi a ti wo a gbe soke awo samo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti tejuma oju orun.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Won duro leti odo won. Aha. Kilo de te fi duro te n wo kini. Jesu na yi. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí a ní wọn mọ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jídìde lẹ níṣẹ làwọn gan síbẹ ọta tó ń sọ yóò gan. Bọ́dẹ̀ ẹ̀fẹ́ kámi yẹn lágbára o mo ní ọta tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Inu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 e fun soke e soro gidi beni látọrun ó yí òkúta kúrò náà lẹnu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sá nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹni tó bá gbà mí gbọ irú iṣẹ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ tó tóbi jù wọn yí lọ torí tí èmi ń lọ sọdọ ta ni o sọdọ bàbá tó gbogbo àwọn tá a wà ń bí ní a kì í ṣe ènìyàn lásán ẹjẹ á gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọn kóra wọn jọ bí júdásì bí nkankan gbòrò náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ Jésù nìkan ló wà. Gbogbo ẹ̀ṣẹ́ nìkan kan tá a ṣe mele ju Jesu yen lo o se pataki o enikokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe bandan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Yesu Oluwa na yin niban de nle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gugu eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won niban won lo ki tele won ti ja wale ipon bi se ti ba won awon miran ipon okunrun ba won won ri bi tatijo mo alaafi awon oto nkan mo awon kan ipon iye meji ba won won ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipon lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: But mo ba fe pe adua lenu agogo die ye ina menu se yin akoni ye ti koni daada be ti na ye o ti to gbogodo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin le yin o ri won ba ti ngo kiki aye fe le ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je na se olorun to lebo kan to n sise ta awon eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si nti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe n to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an san gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé gbájọ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tùlẹ̀ kí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lóyà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ ní náà.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wo ṣe kí ni wo fún wa ohun tá a wọ̀ tí wọ́n ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí ẹ pe orúkọ jésù kó le agbára tí ó gbà mí pátápátá lọ́wọ́ ogun ayé torí ayé ogun ogun láyé alágbára ló lè gbénú ayé yìí tó lè fọ́ ọ̀rọ̀ rí mbẹ̀ olúwa kún mi fún agbára kí wọn má bàa béèrè pé mo jésù rẹ wà olúwa ró mi lágbára agbára tó ń borí àwọn àkà ènìyàn agbára tó ń borí àwọn ajẹnifẹni agbára tó ń borí ọ̀tá ìkọ̀kọ̀ tó súnmọ́ ni bí isan ọrùn ọlọ́run ró mi lágbára ńlá àdúrà ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ẹbẹ̀rẹ̀ agbára ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ oyoyoyoyoya ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ọjọ agbára lóni ọjọ agbára lóni ọjọ agbára lóni ọjọ agbára lóni ọlọbi yanu maru mi da santa lọba santa kawura santa i yahudi asakawuli mi da badawuna da buda santa nika santa ja yọrù madami yaka yahana taburi ayana bara. Wakahunita Sadaidiba. Way Yahudi Saidaka.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Efulayi. Wahina Tauri Sida. Midahana Makubi discover Taisin Daku and Bodiaba. Yakaino Matami discover Jina Satanaika Bura Saidaka. Yes. Atisio Ronitorire. Asio Ronitorire. You are my man. Iwọ dadi yẹ asi ọrun nitori rẹ babara today is your day this time is for you open your mouth yes robika bi anamarubi sakana matauni miskaida bina santaria kazanaja yes abaradeo afẹ fi kun ẹbun rẹ yẹ ọlọrun fẹ dana tun ga sinu ẹbun rẹ wọn ma ma o lede nigeria a fi ẹbùn rẹ fà ọ sókè ṣùgbọn agbára rẹ yóò tó omi ọmọ yes babalaba de alakala onílẹsẹ lórí ẹ alakala onílẹsẹ lórí ọmọ rẹ o sì yanu o kùsẹjú díẹ àǹdá ẹbùn padà yes àǹdá ẹbùn padà ẹbùn ẹmí ọlọrun ẹnìnìna ata dìdí iná dàbú náà mata. Waka bina taru asanda di hana kaburi sita sida kabura sana ja yes odeo olorun ayo aposteli babalala odeo oni bije eyan meji ta meta ba wa nibe lo won wa laarin won odeo yes e fi okan kan gba agbara olorun egba yes inda ruba satan body ako do you know that ratus kafadina baruba satanika daya balakabura satakana bakunis kanaja yes or so ke o si nworan o ye ko gbadu akaso re otutu nitori ina ka fe wo abe aso re o fe so de lomiran o fe mu iyonu ati wahala re kuro abara ti o se mu abara ti o se dan abara ti o se pa ati mi akaya atom oluwa ro wa lagbara Oluwa ro wa lagbara. Yay! Now our number 2 this kafa. Oluwa ro wa lagbara. Yes, aina taruba saraka. Oluwa ro wa lagbara. Abarade o. Iye meji oje ogba. Ta ba iku onbi. Ta ye re o yi pada. Tori won o bere to mu bo. Ni atanda o se nge won ma beere nkan to mu bo pe lati je edogun what are you doing kilo nse lati je edogun kilo mu bo agbara desa ti oluwa ni agbara eyan gbodo de ipade to olorun lagbara ko mo magbara lo le ibi itedu agbara lo wa yi ebere agbara ebere o ku seju die sa Yes. Lord, what is all about? I'm done alone. What are you? After me, I told my attire.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Olua Roman Agbara. Boa, tua. Lord, what Jesus. Olua, wow.

0: mi lọ.
1: Olúwa ràn mí lọ́wọ́ o bàbá.
0: Heavenly Father,
1: láti gbé ní agbára rẹ.
2: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
0: Step to the place of power is not an easy thing.
2: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
0: For God does give grace to people to get there.
2: Àfẹ́kọ́ ni ẹni.